0: Ọrọ̀fọ́ ọkàn mi hàn ùtí ẹ̀mẹ́ ọdún fọ́ àtúmùyẹ́ ọjẹ́ tata jábá bídú sàmpẹ́mpẹ́ sóyà àsìdá ẹ̀nà ẹ̀dí ẹ̀mà ní dínà. Ìbọn bá mú ìjùmọ́ dínà bá rí ẹ̀yẹ mẹ́mọ́ síbá kẹ́kẹ́rẹ́ bí sẹ́ ó wà síbíká ó wà àpáyẹ adéṣẹ́ bí ó wọ́n kùrọ̀ ṣe sí bí wà dánṣẹ́ bí yá ọjà kópa náà jùmọ́ dínà sọ ọyẹ àmọ́ wà. We be for the next few minutes. Obeti my friend. Not the uncommon. 024-772-3816. 024-772-3816. Obeti my friend. Not the uncommon. Be a person who need to be a person. Now answer number four. Oh my goodness, my big brother, you are always here with me. Hello.
1: Hello.
0: Yes, sir, big brother. Hello.
1: Hello.
0: All right, everyone. Pay the media pay me a show on the big brother gentleman. This is Mumba. You did. No. Obi Pira ya Obi Anu Pia. All right, the big brother gentleman. Wantum enye kese, uwe supa enye kese emano. Menye kupon, enye kwa tinti, wadi umu, wuni emen. Ewo Yesu Kristo na seno juma ina, kwa sora ne shitano, ne trenashi. Eda wase, se edi ya mwato usu, midimi se uni ya nshamoda, iti mendi ni nshamo, ewo Yesu Kristo na jenji, adun inti, amen. Alo.
1: Amen.
0: Amen. Jame kwa hube brada. Also, my friend 024-772-3816. Edi ya adie bi ya. Asa. Edaho ema onipa bi, adie bi, ba bi, bi ya bi.